0: Sọ́mẹ́ntọ̀ tuntun yìí ní èròjà márùn-ún tó jẹ́ kébì tí ìrora bá wà, ó sì fún ọ ní ìtura.
1: Lo Rub Extra Mentol lónìí, ó gbóná wọlé, ó yára ṣiṣẹ́.
0: Bí àyè padà kò bá sí lẹ́yìn ọjọ́ méjì, yanjú sí dókítà.
2: Òṣùpá sídìkì ẹ̀ láyé ń lọ, sídìkì ẹ̀ láyé ń lọ. Sàndíyàdíyẹ làwọn máa tún ṣe sídìkì ẹ̀ láyé ń lọ. Ogun mátà lọ́pọ̀ kó mára láwìn, ó padà ti dópin. Sọ̀ntàgbára kásán yòókù létà sídìkì ẹ̀ láyé ń lọ. Sọ̀ntàgbára kásán yòókù létà sídìkì ẹ̀ láyé ń lọ. Kọ̀tùbátúbá àti wájẹ́ electrical appliances, computer àti computer accessories, wọ́n ta automobiles, oríṣiríṣi nǹkan ló ń tà lọ bá sídìkì ẹ̀. Wàhálà lọ́dọ̀ wọn, a máa fún ọ lówó díẹ̀díẹ̀. Oṣooṣù ní fóníṣẹ́ oṣù, ọ̀sẹ̀ọ̀sẹ̀, fọlọ́jà ọ̀sẹ̀. Ẹ lè san lóṣù méjì, oṣù mẹ́rin, oṣù mẹ́fà, oṣù mẹ́jọ, àbọ̀dún kan tó jẹ́ oṣù méjìlá. Tẹ bá ti wá Sunday dàjì 50%, wọ́n á gbọ́jà yín fún yín, wọ́n máa sọ̀rọ̀ kù díẹ̀ díẹ̀. Kò sí owó èlé lórí ẹ o, zero interest ni. Wọ́n fowó kan sí lórí. Ẹ lè download app yìí lórí App Store.

0: The NBA playoffs are underway, and now you can trade every game on Kalshi. You can also trade on who wins each series, the conference finals, and the championship. San Antonio is currently trading at 19% to win it all, meaning a $100 trade pays out over $500 if they take the title. On Kalshi, you're trading against other people in a live market. No house, no odds makers. And as odds move, you can buy in or out anytime throughout the postseason. For a limited time, download the Kalshi app and use code PASS to get $10 when you trade $10. K-A-L-S-H-I. Kalshi. Trade on anything.
1: Lórí bí wípé gbèdéke tẹ ní láti tètè ìdìbò fa ọmọ òye kalẹ̀ àti iye ọjọ́ tẹ ní láti lò kí ọmọ ẹgbẹ́ òṣèlú yín tẹ bá fà kalẹ̀ kẹ fi forúkọ rẹ̀ sọwọ́ sí wa. Gbogbo ẹ̀ pátá ni ilé ẹjọ́ ti fàágì lé tí wọ́n sì ní kí ohun gbogbo kó padà síbi tàtẹ̀yìnwá lórí gbèdéke tí wọ́n máa ń fún àwọn olóṣèlú.
2: Ẹ̀wẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra ní ọwọ́ àwọn ti bọ ọlọ́pàá kan tó fi fọ́nrán kan léde tí ó fi ń dún kòkò wípé òun yóò yìnbọn pa ẹnikẹ́ni tí ó bá ká àwòrán òun lásìkò tí òun bá wà lẹ́nu iṣẹ́. Orúkọ ọlọ́pàá òun a máa jẹ́ Newton Esopewi. Nínú àtẹ̀jáde ti igbákejì kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Anambra Ngozi Ezi Abata fi síta, ó ní ọlọ́pàá náà ti tọrọ àforíjì, ó sì ní ìtara ló mú òun fi fọ́nrán òun síta, ó sì ti yọ kúrò báyìí, ṣùgbọ́n àwọn yóò ṣe àyẹ̀wò ogun olóró fún pẹ̀lú bí ìwádìí ṣe ń tẹ̀síwájú.
1: Afẹ́rẹ́ gẹ́gẹ́ òdi òkè òkun níbi tí orílẹ̀-èdè Iran gbé ń sọ di mímọ̀ wípé àwọn ń ṣe àgbéyẹ̀wò ìgbésẹ̀ eléyìí tí ilé funfun Bailout orílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n gbé lásìkò yìí látàrí bí orílẹ̀-èdè Pakistan bó ṣe pẹ̀kẹ́lu aáwọ̀ tí ń ṣẹlẹ̀ láàrin orílẹ̀-èdè Iran àti orílẹ̀-èdè Amẹ́ríkà. Bó ti wulẹ̀ jẹ́ pé Ààrẹ Donald Trump ń sọ di mímọ̀ pẹ̀lú gbólóhùn wípé òun nú òun dùn sí ìgbésẹ̀ eléyìí tí orílẹ̀-èdè Iran gbé láti dá gbólóhùn èsì padà lórí àwọn ìgbésẹ̀ tí àwọn fẹ́ kí orílẹ̀-èdè méjèèjì kó gbé tí dídúnàádúrà tó sì wáyé tó tẹ òun lọ́rùn jọjọ. Ẹ̀wẹ̀, Prime Minister ti orílẹ̀-èdè Israel Benjamin Netanyahu, wọ́n lẹni tó sì ń kàn pa pẹ̀lú gbólóhùn pé àníṣe orílẹ̀-èdè Iran gbọ́dọ̀ yọ ohun tá a pè ní uranium kúrò ní orílẹ̀ àwọn. Lẹ́ka eré ìdárayá lọ́sàn-án ti tòní Cristiano Ronaldo nínú ìdíje ife ẹ̀yẹ eléyìí tí ó lọ lọ́wọ́ ní orílẹ̀-èdè Saudi Arabia. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù rẹ̀ Al Nassr ti ṣe bẹ́ẹ̀ jáwé olúborí pẹ̀lú àmì ayò mẹ́rin tí wọ́n fi pa Denmark Riyadh lẹ́kún. Cristiano Ronaldo ẹni ọmọ ọdún 31. Wọ́n ní ìròyìn fìdí rẹ̀ múlẹ̀ pẹ̀lú gbólóhùn wípé inú rẹ̀ dùn tayọ àlà pẹ̀lú bí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù rẹ̀ bó ṣe tẹ́wọ́ gba ife ẹ̀yẹ ọ̀hún.
2: Ìròyìn káàkiri ilẹ̀ wa àti lókè òkun òní ju báyìí lọ, ẹgbọ́ kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. Àfitóyin létí pé iléeṣẹ́ ààrẹ ti fagilé ìròyìn nípa yíyí orúkọ orílẹ̀-èdè yìí padà. Gẹ́lẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe ti sọ di mímọ̀ pé àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ ṣì wà lákàtà àwọn ajínigbé. Pẹ̀lú bí nǹkan ṣe le sí, orílẹ̀-èdè Iran yóò ṣàtúnyẹ̀wò lórí ìgbésẹ̀ ṣíṣe owó ìbọn dúró ní orílẹ̀-èdè US. Ìròyìn káàkiri ilẹ̀ wa àti lókè òkun kò ní jù báyìí lọ lọ́sàn-án tòní. Ẹ má gbàgbé pé ètò ànúrù The Light of Islam yóò wá sí ti ìgbọ̀nyìn ní dédé aago 8 àṣálẹ́ òní. Bákan náà ni ètò obìnrin ìdùnnú yóò wáyé ní dédé aago 12 ọ̀sán ọ̀la. Ẹ sì má gbàgbé pé ètò ìpè òdodo yóò sì máa dé sí ti ìgbọ̀nyìn ní àṣálẹ́ ọjọ́ Àìkú ní dédé aago 7:30 sí aago 8 àṣálẹ́. Ó dìgbà.

0: ẹjẹ kí a máa kí gbogbo ẹyin olólùfẹ wa níbi kíbi tẹ wà tẹtí náà fàní àti máa gbọ wa yálà nílẹ yìí tàbí nílẹ òkèrè olóyìnbó máa sọ nǹkan kan wípé agbára ni a fi ń tuni jẹ ìyẹn ni pé information is power tí èèyàn ọba mọ nípa àwọn nǹkan tí ń lọ èèyàn kan máa pàdánù àwọn àǹfààní lọlọkọ ìjọkan tí ń lọ káàkiri ni ṣùgbọn lásìkò ọpọn aṣẹ tó ti sún yálà ọ fẹ ra nǹkan ìlónúlé tàbí fóònù àboríṣiríṣi nǹkan wá sọ pé àmì ìlówó lọwọ mi ò lè rí kinní ra àǹfààní aláìlẹgbẹ kan ni ó tún dé báyìí láti lè jẹ kí wọn náà di ẹni tí ó ní àwọn dúkìá tá a mọ sí properties dáadáa láì ṣe yípo làágùn ilé iṣẹ kan wà tí a ń pè ní CDCare kí ni wọn ń kí ẹ fún gan kí ni wọn dúró lé lórí jọwọ la fi ní aṣojú inú yàrá agbára pẹ̀lú mi ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola ẹ bá mi kí gbogbo àwọn aráalé.
1: Ẹ kú dédé wòyí o ẹ̀yin aráalé orúkọ mi ni Abdulhakeem Okunola gẹ́gẹ́ bí olóòtú ṣe dárúkọ. Application Asiriola oni agbóhábáyín tí a mọ̀ sí CDCare CDCARE application ni jẹ́ pé tí ẹ bá ti ní ní orí fóònù yín ẹ ní àǹfààní láti wo àti ra àti san díẹ̀díẹ̀ gbogbo nǹkan èlò nílé fóònù ni laptop new mattress new kettle pot new
0: gas bẹ́ẹ̀ fẹ́ ra gánkọ́
1: bẹ́ẹ̀ fẹ́ ra àga ó wà ń bẹ̀ bẹ́ẹ̀ fẹ́ ra mọ́tò ó wà ń bẹ̀ tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú àti wọ́n máa ń fún àwọn oníbàárà wa nídàánilójú wípé kí wọ́n lọ

0: sí ojú ọjà tí wọn lọ wo pé èlò ni wọn ń ta
1: kíní yìí kọ́ máa ṣe pé fẹ́ gbé wọn mára
0: o ni tí wọn lọ wo kó tó di pé wọn ò wá ní àǹfààní pé ọjà jẹ́ mọ sanwó kíní ní ọ̀dọ̀ wa àǹfààní sì wà fún wọn láti sanwó láti oṣù méjì títí dé oṣù méjìlá so àwọn kan tún wà tàbí pé ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọn fẹ́ láǹfààní láti máa sanwó àǹfààní náà wà fún wọn láti sanwó láti ọ̀sẹ̀ méjì títí di 40 weeks
1: ogójì ọ̀sẹ̀
0: ogójì ọ̀sẹ̀ láti máa sanwó.
1: Mo fẹ́ bí n pè ṣé wọn kọ̀kọ́ san iye kan lẹ̀ ni wọn wàá gbé ọjà wọn àmọ́ sanwó kù díẹ̀ díẹ̀ báwo ṣe ṣe.
0: Ẹ ṣeun olótùú ṣe rí bí a ṣe gbé kalẹ̀ ni wípé àǹfààní oṣù méjì títí di oṣù méjìlá tá a gbé kalẹ̀ tí wọn bá ti ń rà tán bá ti ń sanwó dé ìdajì oṣù tán bá mú láàmọ gbé ọjà yìí fún wọn tí wọn sì máa fi ní àǹfààní láti máa sàn yòókù fún àpẹẹrẹ tí wọn bá mú oṣù méjì tán bá ti sanwó alákọ̀ọ́kọ́ kalẹ̀ ó túmọ̀ sí wípé a gbé ọjà yẹn fún wọn wọn ó sanwó ìyókù ní oṣù míì tá a bọ̀ sí tán bá mú oṣù mẹ́rin àǹfààní wọn fún láti san ìkíní kejì tán bá ti san tán a wá gbé ọjà yẹn fún wọn wọn á máa san ìkẹta ìkẹrin lẹ́yìn ìgbà tí wọn bá ti ń lo ìkíní lọ́wọ́ àti oṣù mẹ́fà àti oṣù mẹ́jọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bó ṣe wà nìyẹn sà.
1: Ìkíni ìdí tí ẹ fi ṣe báyìí pé káwọn yẹn kọ́kọ́ san owó lẹ̀ díẹ̀ díẹ̀ tó di pé ẹ gbé ọjà fún wọn.
0: Ẹ ṣeun olótú ṣe rí nǹkan tá a ṣe ni wípé a wò pé gbogbo ẹni tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti ra àwọn nǹkan tó sì lè mọ sanwó díẹ̀ díẹ̀ so ẹni tí ó mú oṣù mẹ́rin tó sanwó kìíní kejì fún ọkàn wa ti balẹ̀ lórí pé
1: eléyìí
0: yóò lè máa sanwó
1: lọ
0: tó ti lóòtú ẹni tí wọn sì fẹ pé mo fẹ sanwó kìíní tán lẹẹkan náà ni àǹfààní wà kó san kó sì máa gbé nǹkan rẹ lọ a sì gbé wá sí ilé rẹ báyìí ni láì ní dà á láàmú rárá sà.
1: Ṣé àwọn ni wọn lọ ná kinní ọni wọn lọ ra nǹkan tí a bá fẹ ni àbí ẹyin lẹ rà fún wọn.
0: Ṣé rí gbogbo nǹkan tí wọn fẹ́ rà pátápátá bíi fóònù àti èrò nílà pẹ́ ti gbogbo ẹ̀ pátápátá àwa ti ní gbogbo eléyìí nílẹ̀. Ṣé wá rí tonímọ́tò dé a mọ́ fún wọn láǹfààní kí wọ́n lọ wo irú mọ́tò tán bá fẹ́ kọ́lọ̀ tán bá fẹ́ iye tán bá ń tà kán sọ fún àwa àwa wà lọ sanwó rẹ̀. Ìdí ni pé olóòtú a ti rí oríṣiríṣi pé mọ́tò tí àwọn pípọ̀ rà fún mi kò da nǹkan kan kò ní jẹ́ pé mọ́tò tí a rà fún yá jẹ́ pé mọ́tò tẹ lọ wá fún ara yín. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn tẹ́ fi láǹfààní láti mọ sanwó rẹ̀ láì ní dàyín láàmú rárá.
1: Níbo ni ọ́fíìsì yín.
2: Ọ́fíìsì wa wà ní Block 2 Civic Center Ultramodern Market Civic Center nílùú Kano.
0: Olúléṣẹ́ wa sì wà ní number 6 Ike Asogua Anthony Lekou ní ìlú Èkó. Bẹ́ẹ̀ ni olóòtú.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni 070-7484-3345.
1: Ẹ bá ń tó pínlẹ̀ kan sí.
2: 070-7484-3345.
0: Ẹ ṣeun olóòtú.
1: Ọ̀rọ̀ lẹ́tígbọ́n láti ẹnu ọ̀gbẹ́ni Abdulhakeem Okunla tẹ́ jẹ́ aṣojú CDK. Ìwọ náà má gọ́ra ẹ lónìí kó lè bàdẹ́ tí ó ní dúkìá.
3: Ọ̀rẹ́ wa kí ló dé tó rojú kókó báyìí.
4: Wo ọ̀rẹ́ ó sún mi ó jẹ ìyá ìṣẹ̀ṣẹ̀ pẹ̀tàn lórí fóònù ni ó ní gbogbo abọ́ ọ̀dà náà wa ní ń jò gáàsì ní ń da wa náà ti fẹ́ ẹ̀jẹ̀ tán gbogbo ẹ̀lẹ́tírónìkì wa ló ti dẹnu kọlẹ̀ owó ni ò sì ṣarajọ yìí.
3: Ara ń tà ń wúnu ṣọ́pọ̀ ọ̀gbọ́ nípa CDK ni.
4: CDK kí ni ń jẹ́ bẹ́ẹ̀.
3: CDK CDCARE application àṣírí ọ̀la ni níbi tó ti rẹra gbogbo tó fẹ́ tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget electronics tó fi dórí ká ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o iye ọjà tó ọbàrà lọ́mọ dáwọ́ ẹ̀ padà o lè sanwó ohun èlò tó ọbàrà fódìdì oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀.
4: Irọ́ ni o.
3: Òótọ́ tọ́ hàn ni gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CDK ni mo ti rà wọ́n kódà iPhone tó wù lọ́wọ́ mi yìí ń sanwó rẹ̀ tán.
4: O sì rírú èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
3: Ìwọ ló béèrè ṣùgbọ́n ní báyìí tètè download CDK lórí Google Play Store àti iOS App Store kí wọ́n náà máa jayé CDK ní wẹ̀lẹ̀mù ra ohun tó nílò kó máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí ẹ̀kọ́ sí wẹ́bsáìtì wa CDK.

0: gbọ̀n wa yálà nílẹ̀ yìí tàbí nílẹ̀ òkèrè. Olóyìnbó máa sọ nǹkan kan wípé agbára ni a fi ń tuni jẹ́, ìyẹn ni pé information is power. Tí èèyàn ọba mọ̀ nípa àwọn nǹkan tí ń lọ, èèyàn kan máa pàdánù àwọn àǹfààní lọ́lọ́kan òjọ̀kan tí ń lọ káàkiri ni. Ṣùgbọ́n lásìkò ọpọ́n aṣẹ́ tó ti sún, yálà ọ fẹ́ ra nǹkan ìlónulé tàbí fóònù àboríṣiríṣi nǹkan, wá sọ pé àmì ìlówó lọ́wọ́.
1: You don't download the Wazobia FM app?
2: I want to explain something to you.
3: You gonna explain tire?
1: After now you gonna call yourself
4: Wazobia person. Wazobia person.
3: Are you okay?
1: Na joke we dey.
5: But we know the joke.
1: Oh yes, shopali. Go your app store or play store. Make you go download the Wazobia FM app now. So you feel

0: Olọ́se du Ibrahim nu. O padà wá bọ̀wá ìdọ́lé. Kò pa kò fọmọ palẹ́ yá mọ́.
1: Ọlọ́run.
0: Ojú ẹ ọmọ ẹ mọ́. Ọmọ wa ta ọmọ wa sàfàní fún. Ọmọ sọ̀rẹ́ fún. O padà wá dunnú. Inú wọn dùn. Ara wọn ya. Ọlọ́run bí ọ. Owó tí ń bà wá náà lọ́kàn jẹ́. Ẹyin tẹ́ ń gbọ́ wa. Ohun tí ń bà wá lọ́kàn jẹ́. Ẹyin tí ń dùn yín. Ọlọ́kùnrin bá yín ká kú o. Kò wọ́n láti fẹ́ràn ọjọ́ àràfá. Kò wọ́n láti fẹ́ràn oṣù mẹ́wọ́. Ọdún bẹ̀ wá nu. A nu oṣù lẹ́dí. Sẹ́kùn wa dẹ̀rín o.
1: Sẹ́kùn wa dẹ̀rín.
0: Ajá kàn ní sẹ́kùn.